ọmọ Nàìjíríà ìpẹ̀lẹ̀ Áfíríkà pátápátá mo ti dìde. Ọmọbìnrin kan mọ ni mo pàdé nìsàlẹ̀ Èkó. Olúwa ṣe yìí mọ̀lẹ́ jẹ́ ìmọ́lẹ̀ ayọ̀ ìmọ́lẹ̀ ayérayé. Ìtùnú Olúwa ọmọlúàbí ni. Ọmọbìnrin akíkanjú képe gbogbo ọmọbìnrin ẹgbẹ́rẹ̀ rẹ̀ ní sẹ́ni. Agbẹ́lẹ́wà Adúmọ̀dán ọmọ ojoko létí ó fún àjẹtì ohun létí. Ìràwọ̀ yé ìràwọ̀ sọ́kẹ́ pàpàlẹ́rù ni ìràwọ̀ tòní.